0: with thee.
1: Àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run. Àti òfurufú fi ṣe ọwọ́ rẹ̀ hàn. Ọjọ́ dé, ọjọ́ fọhùn àti òru dé fi mọ̀. Kò sí ohun kan tàbí èdè kan níbi tí a kò gbọ́rò wọn. Ìró wọn la gbogbo ayé já àti ọ̀rọ̀ wọn dé òpin ayé. Nínú wọn ni ó gbé pàgọ́ fún oòrùn. Tí ó dàbí ọkọ ìyàwó tí ń jáde ti ìyẹ̀wù rẹ̀ wá. Tí ó sì yọ bí ọkùnrin alágbára láti súré ìje. Nígbà tí Israẹli jáde kúrò ní Íjíbítì, tí ará ilé Jákọ́bù kúrò ní àjèjì èdè ènìyàn. Júdà di ibi mímọ́ rẹ̀, Israẹli di ìjọba rẹ̀. Òkun rí ó sì sá Jọ́dánì padà sẹ́yìn. Àwọn òkè ńlá ń fò bí àgbò àti àwọn òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn. Kí ni ó ṣe ọ́ ìwọ òkun tí ìwọ fi sá, ìwọ Jọ́dánì tí ìwọ fi padà sẹ́yìn? Ẹ̀yin òkè ńlá tí ẹ fi ń fò bí àgbò àti ẹ̀yin òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn. Wárìrì ìwọ ilẹ̀ níwájú Olúwa níwájú Ọlọ́run Jákọ́bù. Ẹni tó sọ àpáta di adágún omi àti òkúta ìbọn di orísun.

0: A rán mi láàárọ̀ yìí láti kéde ẹ̀ sínú ayé yín. A ṣe ìbẹ̀rẹ̀ ọjọ́ lẹ́tọ̀ tó ń bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́ ní West Radio 89.3 FM.
1: A ṣe lẹ́dùn máre ní.
0: A rán mi láti súre fún yín láàárọ̀ yìí. A rán mi láti pa àṣẹ sínú ayé yín. A ní gbogbo bí tẹ́ ti ń retí ayọ̀ lórúkọ Jésù ẹ ò ní bẹ́kún jáde níbẹ̀.

Bíbélì pé àwọn ọmọ Júdà àti àwọn ọmọ Ísíráẹlì la ń pujú mọ̀ pọ̀n lójú pọ̀. Báyìí mo fẹ́ kí wọn náà pàṣẹ láàárọ̀ yìí. Ọba Rẹmọlẹ́kún Fàánú gbà mí lọ́wọ́ àwọn apanilẹ́kún ayé. Abẹ́ẹ̀rí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yẹn, ó láwọn ọmọ Ísíráẹlì àtàwọn ọmọ Júdà là ń jùmọ̀.

mo fe ko pase laaro anu wa aye mi ri olorun fi anu wa mi ri laaro yi fi anu re gba mi lowo awon apanilekun aye eyin na ewo po 9 yi awon apanilekun aye ti gba omo kan soso to ni ṣùgbọ́n olùgbàlà rẹ̀ lágbára olúwa ọlọ́run àwọn ọmọogun lorúkọ rẹ̀ ní jíjà ó jà fún obìnrin opó yìí arẹmọlẹ́kùn gbà lọ́wọ́ àwọn apanilẹ́kùn ayé mo fẹ́ kí wọn náà pariwo láàárọ̀ yìí arẹmọlẹ́kùn gbà mí lọ́wọ́ àwọn apanilẹ́kùn ayé ẹlòmíì ìpọ́njú làwọn apanilẹ́kùn ayé.

ẹlòmíì àìrọ́mọ bí làwọn apanilẹ́kún ayé fi ń dààmú rẹ. Bẹ́ẹ̀ àìsàn ní tẹlòmíì. Àfi tó ò bá lè sọ̀rọ̀ láàárọ̀ yìí. Mo fẹ́ kó o pa ara ẹ mọ́lẹ́kún fí àánú rẹ gbà mí lọ́wọ́ àwọn apanilẹ́kún ayé.

nítorí kò sí tí Ọlọ́run ò lè ṣe. Tó bá lè fi àánú gba Joseph lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn apanilẹ́kún ayé. Táwọn apanilẹ́kún tó wọ́n padà forí balẹ̀ fún. Mo fẹ́ kí wọn náà sọ̀rọ̀ láàárọ̀ yìí. Ọlọ́run fi àánú gbà mí. Ọba Rẹmọlẹ́kún fi àánú gbà mí lọ́wọ́ àwọn apanilẹ́kún ayé. Má jẹ́ kán ríṣẹ́ ṣe lórí ayé mi.

torí àwọn apanilẹ́kún ayé wọn ti pa sáyé ṣùgbọ́n ọba rẹ ni lẹ́kún ó fi àánú gbajábé sí yìí mo fẹ́ kí wọn náà pariwo láàárọ̀ yìí láàrin ìṣẹ́jú kan tó kù yìí ọba rẹ mọ́lẹ́kún fi àánú rẹ gbà mí lọ́wọ́ àwọn apanilẹ́kún ayé àánú ọlọ́run wá ayé rẹ kan láàárọ̀ yìí àánú ọlọ́run yanjú ọ̀rọ̀ rẹ láàárọ̀ yìí àní kí òrùn òní ó tó wọ̀ wàá rí ọlọ́run ní ìyanu ẹ jẹ́ máa dágbére láàárọ̀ yìí.